0: lórí kébù kó bá fi yí ẹka ìmọ́lẹ̀ rẹ̀ kó má ṣe ìmọ́lẹ̀ tó ń tọ́ kó má ṣe dòpò mí ní fojú sunkún mi tàbí ẹ̀ ń fojú sunkún òun náà ní fojú sunkún mi michael kún fún tó wá ṣe pátápátá mo ní kí o dún ipò tó dé january 31st ọlọ́run á fi àmì ayọ̀ hàn ẹ́ ọlọ́run á fi àmì ayọ̀ hàn ẹ́ ò ní ìjọ tẹ́bí ń pọ̀ mọ́ ẹ̀gbà bẹ́ẹ̀ àní torí kodò lórí ẹ̀ mo náà ò ní torí kodò lórí wa may God bless you. Have a perfect sleep. I pray for you, my son. May you are blessed in the name of Jesus. Love you so much. Okay?
1: Per incendiare il tuo block party, ascolta la nostra alta rotazione. Hot Block Radio. Stay true and keep it real.